0: ojú mi ti rí owó ó rí ọmọ ah bàbá mi
1: ẹnisùnkùn kìí tiẹ kọ bìí ń wéèrè ṣe ẹyin ti marry 15 years ni 15 years ẹgbẹ mo yí kí n lè mọ bí 15 kí n lè mọ bí wọn ṣe rí gbà wọn wà 15 years tí wọn marry yẹn tí wọn marry ẹnìyẹn ní 15 years ago so ọmọ tó fine ni wọn láti lẹ wọn sì tún fine dìsin.
0: So bàbá mi.
1: Ọmọ mi ìṣúlẹ̀.
0: Mo wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé Ọlọ́run mú mi kúrò ní family house so ó mú mi lọ ilé títọ́ ọ̀dọ̀ tèmi náà Ọlọ́run fún wọn èmi àti family mi.
1: Ẹyin àtọkọ yín.
0: Bẹ́ẹ̀ni ó kọ́lé fún wa náà so ó mú pẹpẹ mi kúrò nílé family house ó mú lọ sí ilé ti tèmi náà.
1: Na owó ẹ̀ sókè mọ̀ ń bọ̀ bí n bá gbọ́ tí àmì rẹ dún. Ọta rẹ yóò kú òbí tó máa ń wà. Mo ní pẹpẹ rẹ yóò kú níbi tó wà. Ekíde ní bàbá mi o. Gbé pẹpẹ mi kú o. Níbi tí máa ń wà. Jí ọ lọ síbi tó yẹ kó wà. Pẹpẹ. Dọ́rọ̀ Olúwa. Kú ò níbi tó wà. Lọ síbi tó bá yẹ kó wà. Ṣé láúdà ẹ̀ mẹ́ẹ̀. Ṣídá.
0: Bàbá mi, Tọ́lọ́run ṣe fún mi lélẹ́yìn.
1: Mo wáyé mi látòkè.
2: Mo wáyé.

0: fun to n se fun ya Zainab tori ya Zainab ni first born mi so won mama ni wi pe show ni kon ni awon aburo e wa nbe ko si nkan to se mi pe baba mi ah oko mi gbianju gan o on try gan gbogbo bukata family to fi ma won aburo to fi ma ya ni oko mi lo ngbe ko de ki se wi pe boya ko si pe boya ko si baba o amo mo ju pe even gan igba mi gan tell me gan ba need nkan even gan mo ma
1: depend here
0: ben ni pe je ki fi nkan to n face gan to n to to n se gan je ki fi sile so baba mi mo wa ju pe tori okunrin okunrin ti tori mo ma fi gbadura fun awon omo mi obirin pe iru oko ti olorun se fun mi oni ki olorun ko se fun yin ni oko
1: so gboro so le gbadura fun awon omo re pe iru baba won ni ki olorun pe iru oko ti mo fe ni ki eyin omo mi o fe iru iyawo ti mo fe ni ki eyin omo mi o fe ẹwọ bí mama yẹn ṣe ń sọ pé ó di láíláí pọ̀gbá ọlọ́run mọ́jà wò ríru ẹ̀ ó ní o náwó ẹ̀ méjèèjì ẹ̀yin bàbá ṣe ń gbọ́ bí ìyàwó rẹ̀ ò bá lè gbàdúrà fún àwọn ọmọ rẹ̀ mo ti pàdúrà yẹn ní ọjọ́ kan tí ò bá lè gbàdúrà pé irú ìyàwó irú ọkọ tí mo fẹ́ ni kọ yan fun eyan omo mi te ba jobin a je ko raye wa a je pe kani o a je poko yen o se daada to emi o ni waasu wa se gbogbo nti mo fi waasu inu n te nso loni na ni mo ti waasu jina ju kin sese tun mo te pe pe waasu lo todun ye pari o ni waasu kankan ni ti mo mu re on lo bi je pe iwo sister to ti mari gbadura oko ti ma fe je ki n le fi ola re toro fun awon omo ti n ba bi iyawo ti n ba fe abraham ni e lo sile iyawo mi e lo silu iyawo mi ibe ni e ti lo ba mu aya fun omo mi Isaac iru iya won ni mo fe ke ba mi fe fun omo mi awon obirin niye nawo ase ti mo tun aye eyan so di daada e ma wo awon 2000 ti o se ami yato mo ni ko ja wonu ero saju anybody joko se bi so si re ologun ni e ja mo sogun yen lo kaye yin o si mo da si
0: so iba ti a fe ko lo si site wa àwọn kan wá ń sọ wípé àìpé ṣé wọn nìkan lè dágbé bẹ yẹn bá ilé yẹn tóbi ju o mo ní kò sí ọkàn.
1: bẹ́ẹ̀ bẹ́ẹ̀ family house ẹ̀yin àti ìtàlẹ́jọ́ ń gbé inú wọn.
0: èmi àtàwọn àbúrò ọkọ mi so inú rúùmù kan lèmi àtàwọn ọmọ mi ń wà so ìgbà tó wá tí ọlọ́run wá ṣe ilé lè wọ́n wá ń bèèrè pé ó ti tóbi jù fún ẹ o.
1: ẹ jẹ́ mi bí yín question kan ṣé ilé òun tóbi jù fún yín.
0: Àkó tó bìjò torí mi mò ń gbàdúrà pé ìwọ Ọlọ́run kò fàyè gbà mí inú yàrá èmi ni mò ń gbàdúrà pé ìwọ Ọlọ́run fàyè gbà mí torí inú yàrá tí ó tiẹ̀ ti ó ti hó jù ó ti hó ìwọ Ọlọ́run fàyè gbà mí.
1: níbi eléyìí nǹkan nítorí táìmù ẹ mọ wulẹ̀ sọ nǹkan kẹ́mi ọmọ bí níbi ètẹ́ ẹ dé ní ìsìn nǹkan.
0: Ọlọ́run ifá àtẹ̀wò.